0: pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ wọn
1: jìjọ ẹ̀mí bíọ́nà mi mi àpò pẹ̀lú ti yẹn. Ẹ wọn náà bèrè bẹ alọ́mùsùn.
0: Yọ alọ́mùsùn.
1: Ó alọ́mùsùn tó wọ́n ń tọ̀ yan. Ó dọ̀dé lò.
0: Dọ̀dé.
1: Egọ̀ jí, egọ̀ ta, egọ̀ jí, egọ̀ ta. Ẹ̀yàn ẹ̀ yẹn ń yàn sẹ́ẹ̀ lómo ẹ kàn ní gbẹ́mu lè sùsùn wa yẹn tẹ́ dáná nù.
0: Tó ń yà bìbí tí bẹ̀yà ń dọ́nà
1: rẹ̀. Zolomi oyin o ẹ.
0: Zotro.
1: Ee wa pẹpẹ lomi tó ló tọ́ bẹ̀rẹ̀ fi ń sùn. Mi dán yọ̀ọ́dẹ àìkẹ́ àkójọ fún wa. Àmẹ́sí àmì fún yọ̀ọ́dẹ ẹ̀mí ọ̀chá mi fún yọ̀ọ́dẹ lè fi yé. Ee Dàvídì kí a fún yọ̀ọ́dẹ.
0: Dàvídì fún ló.
1: Lé mi dúnra tó mi lọ wa. O ìjọ àjìnà mi, ìjọ àjìnà mi. Mi lè tó gbèdó dá mi. Afanko ìvílé. Lẹ́mi ayé gbèbé yàn jí.
0: Eyé wọn máa tọ́ ń sin kátà tọ́ máa gbẹ̀dẹ̀gbẹ̀ máa pèpè sẹ̀gẹ̀ máa gbọ̀lọ̀gàdà máa sùnfún dó máa sẹ́gbòlìsà mi yọ èmi dàpé náà o gbẹ̀lẹ́kẹ̀ ò lé mi lólè kọ̀sídà mi kákákáká èmi abẹ́ ń kú bí bàbá sọ ẹgbẹ̀wé kọ̀sídà dó wa mi dó ebi àpè máa yàn gbọ̀n dẹ́nu amẹ̀sí àmẹ̀lẹ̀ dó inú èmi gbàlẹ̀ bíọ́ pé àná ìdínẹ́jà àhúnẹ́tú àgbẹ̀lẹ̀mẹ̀nukú oníwọ̀ ẹ̀lànlẹ̀ ètò ọmọ onéjì ẹ̀lànlẹ̀ gbẹ̀hó onéjì ní mi àpọ̀nù mi àdù ní mi àkáfù àná mi ńsẹ́n làmẹ́sẹ́n àná mi àdàmúdodo àmẹ́kọ́ lẹ́kọ́n jí gbè àná ni wàá pọ̀ hayahaya àná ni wàá jẹ́tẹ̀ àná ni àmẹ́kọ́ tíwọ́n lè gàpá mẹ́ yóò lè mú dodo mẹ́ bí wàá tó adé àwò àpẹtọ jagbagba ní àpọ̀ wa bẹ́ lọ́ọ̀yà o ní wàá gbọ́ wa bẹ́ nyàwó gbọ́ná o mi le bi ọ bẹ amẹkọ gbalẹ du wa bẹ anivẹsẹ alo amẹkọ di egbe o le kpọ dzidzọ a mi bi ọ bẹ lamẹsẹ ni bayin watọ agbedidọ ni bayin watọ ni wa nọ jogun jogun wa nọ kabo kabo e yọ zan de fifia mi la bi ọ bẹ de mi arajo tọ kekekeke mu kele fiya de mi aba pe tọ keke mu mi akpọ wa di ale be nọ ni arajo aba yi nkọ ni mi ate nọ gbèdúmẹ kàṣíàgàmẹ àtẹnukàfọ ọlọrọ
1: amen.